0: ó ti ẹ mọ yìí, àbò mọ bí mo ṣe jẹ́ nílẹ̀ yìí.
1: Lágbájá lọ ti mọ yìí.
0: Àmì kí n tọ́jú ẹ, mo máa lọ kùtà.

0: onídòdò onímọ̀ ìmọ̀ nígbà tí yóò ta tó gbé bá lọ. Ẹwà wò jà nílá bí àti ẹwà wò jà nílá bí
1: ẹwà wò jà nílá bí
0: ẹwà wò jà nílá bí
1: ẹwà wò jà nílá bí
0: ọjọ́ mi fọ́nà lé mi lọ.
1: Ẹwà wò jà nílá bí
0: ọjọ́ gọ́gọ́rọ́ sí mi lọ.
1: Ẹwà wò jà nílá bí
0: ẹwà wò jà nílá bí
1: ẹwà wò jà nílá bí
0: ẹwà wò jà nílá bí ẹwà wò jà nílá
1: bí ẹwà wò jà nílá bí
0: ẹwà wò jà nílá bí
1: ẹwà wò jà nílá bí
0: ẹwà wò jà nílá bí
1: ẹwà wò jà nílá bí
0: ẹwà wò jà nílá bí
1: ẹwà wò jà nílá bí
0: ẹwà wò jà nílá bí ẹwà wò jà nílá bí. Kibarobos, kibos, kibarobos, kibo, yuba, oshi, baddest. My people, how far now? Now, Luke Edge be this. And you guys are listening to Niger FM 102.7. Oh, strong. Keep listening.
2: Synchro. Synchro system. Synchro system.